firi mu ɛyɛ wo na woyii me woabɔ me ho ban ye wo na wokuta me asetena mue sɛ woansɔ me mue papa wans